fẹ́ sọ jáyé. Ayé ò ṣe tẹ́lẹ̀ nǹkan tó. Ẹ rárá má fẹ́ sọ jáyé. Ayé ò ṣe tẹ́lẹ̀ nǹkan.